níbi gbogbo tẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Eagle 7 Sport Radio 103.7 FM. Láfìdíkalẹ̀ sílùú Abẹ́òkúta tí ń ṣolúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ yẹn wọ́n ti mú ọjọ́ náà. May 30, 2024. Àwọn ọjọ́ tí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá yóò máa láǹfààní láti wáyé tá a bá sọ̀rọ̀ nípa ti Europe. UEFA Champions League, ẹ má gbàgbé àwọn tó fẹ́ kojú ara wọn. UEFA Europa League, Conference League. Ìyẹn náà ṣe bẹ́ẹ̀ ó wà ń bẹ́. Àwọn ọjọ́ tí wọ́n ti mú bí àṣekágbá yóò wáyé máa láǹfààní láti sọ di mímọ̀ fún yín. Ìjẹ́ jẹ́mọ̀ wípé wọ́n ti ń retí wọn báyìí bí wọ́n ṣe fẹ́ gba àmì ẹ̀yẹ Ballon d'Or. Wọ́n ti mú orúkọ àwọn agbábọ́ọ̀lù bó jẹ́ òótọ́ ni o, bóyá irọ́ ni o. Ṣùgbọ́n màá láǹfààní láti ka orúkọ àwọn agbábọ́ọ̀lù márùn-ún máa mú wá sí ètò ìbọn yín. Nǹkan ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid lásìkò yìí. Kí ló fà á tí gbogbo ẹ̀ ṣe fẹ́ lọ́jú pọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid lásìkò yìí nítorí pé nǹkan ò ṣẹnu rẹ̀. Àwọn ti Barcelona ẹ mọ̀ wípé El Clasico wà lọ́jọ́ Àìkú Sunday yìí, àwọn náà ń fi ohùn léde ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Ike Arteta ó ti kìlọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ o. Ẹ gbájúmọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tó wà lọ́wọ́ wa lásìkò yìí, tó wà níwájú wa lásìkò yìí. The grass is greener on the other side. Pep Guardiola, akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Ó ní ẹ wò ó, agbọ́dọ̀ finá mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni o. Agbọ́dọ̀ finá mọ́ wọn gan-gan-gan. Messi bàbá Thiago ẹlẹ́sẹ̀ rọ́bà. Ó mà sọ nǹkan nípa àwọn àsìkò tóun àti sí Ronaldo fi máa ń figagbága lórí ọ̀rọ̀ Ballon d'Or. Kí ló sọ nípa ẹ̀? Ikọ̀ agbábọ́ọ̀lù Falconet torílẹ̀-èdè Nàìjíríà. Wọn yóò máa kojú orílẹ̀-èdè Màláwì ní ọ̀la. Ẹ má gbàgbé pé wọ́n ti jáwé olúborí ní abala àkọ́kọ́ àmì ayò 2-0 ni. Báwo lọ̀la ṣe máa jẹ́? Kí ni akọ́nimọ̀ọ́gbá wọn sọ lásìkò yẹn láǹfààní láti gbọ́? Àwọn eléré sísá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kóra wọn jọ pọ̀. Ìdíje àwọn eléré sísá yẹn fẹ́ wáyé lórílẹ̀-èdè Ghana. Tó bi amúṣàn ló léwájú fún gbogbo àwọn tí wọ́n ń lọ bíi 25. Ọjọ́ wo gan ló fẹ́ bẹ̀rẹ̀? Eric Chell, akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà, ó máa ń ṣàbẹ̀wò sí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan níbi ìdíje League orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn òròyìn pọ̀ lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò, wọ́n ní bàǹtẹ́ tí wọ́n fi wúrà gold tí wọ́n fi ṣe. Wọ́n ní Tyson Fury àti Anthony Joshua ni wọn yóò máa fi gagbága láti mọ ẹni tó fẹ́ gbà á. Ẹ má gbàgbé pé òpin ọ̀sẹ̀ láwa yìí, àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n á ṣe bẹ́ẹ̀, wọ́n á jẹyọ, wọ́n á wáyé. Báwo ni tébù yẹn ṣe rí lásìkò yìí? Àwọn wo ló ń léwájú tá a bá sọ̀rọ̀ nípa àwọn tó ti mi àwọn jù? Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan mi àwọn níbi ìdíje League kan tí mo máa láǹfààní láti mú wá sí etí ìgbọ̀n yín. Àwọn tó ń wẹ̀ nínú odò ìfàsẹ́yìn. Gbogbo ẹ̀ pátápátá la máa ṣe láwẹ́láwẹ́ fún yín lálẹ́ òní lórí ètò Sport Extra. Ìkànnì Eagles 7 Sport Radio 103.7 FM. Tafidíkalẹ̀ sílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ wá wádé ìlú wa sinmi, a wà níbẹ̀. Àwa kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún wa ṣe ní gbogbo ìgbà. Ẹ kú ojú lọ́nà o. Abúlé Ife Ẹ̀yẹ Àgbáyé World Cup Village ti Eagle 7 Sport Radio 103.7 FM. Ìpalẹ̀mọ́ lọ́tún, ìpalẹ̀mọ́ lọ́sẹ̀, òun ló ti ń wáyé o. Lápò ọ̀dọ̀ ti wá ń bì. Mo sọ ọ́ di mímọ̀ ṣáájú lórí ètò yìí pé ìròyìn tá a mójúbà Ọlọ́run á ṣọ́wájú àsìkò tí ìdíje Ife Ẹ̀yẹ World Cup á gbìnà yá. Ó mú mi rántí Shakira, òun àti Burna Boy,
form ati popo won ni to ba di ojo isegun tin bo ni won ma release e officially orin DJ Fair yeah agbaye iyen World Cup team Shakira featuring Burna Boy o ma waye o ma wa si eti gbon yin bere lati ojo isegun se tin bo agboro olorun iyen je nipa ti ipalemo DJ Fair yeah agbaye World Cup Wakama akoni mo gba fun iko agbabolo awon obirin tin fi owo so bolu sinu apere o ma lanfani lati gba ife o gba ami eye kan laarin ose ye ote lo nje ilu npe yo ko seni ti oloruko ti e a fin temi onilo idanimo loja to ba doja bayi won mo po doja ni emi ti yin toto samuel owo ye mi fele fele laye loruko mi awon kan pe mi ni fele fele laye mo da won lohun awon kan pe mi ni fele laye mo down awon kan wo mi susu won pe mi ni fele mo ni eyi tenu yi baba nbe pe mi ma da yin lohun tori pe omi eko na ni se kara aso mo di ka rodi mo idi mo aso ibikidi sha ti ma gbofo ni lale oni lori eto sport extra ajo gbera wa debe ni e ma gbagbe extra to wa lori e awon iroyin to ni se pelu ti awon eto oselo to ni se pelu ti awon entertainment loloko ojokan ni mama mu wa si eti gbo yin loloko ojokan alhamdulillah rabbi alamin ogo ni folon loke onu olorun se be o fi beta o fi ta idile latif adedi meji ati mobi pe o fi ta won lore leyin opo odun leyin opo osu ti won duro ṣugbọn olorun so wipe ohun o pe awon eyan so wipe olorun pe olorun o pe ohun ti de ayeye ikomo isomo loruko waye ni ana ode yi gbo oju opo aye lo jara lo ti kun ati gba ti won ti dese wo orilede Nigeria orisirisi baba eta o wa se ladura la shoba mi alawura be ni pe gbogbo eni to nwoju olorun fomo olorun to se ti awon ti latif adedi meji ati mobi npe a se ti yin na la shoba mi alawura be oni foran mi kan ti mo fi soju po youtube mi e ba ri nipa ti awon mejeji yin na ni awon eyan tin se kini one comment o de recommend kan to touch mi iwo o ti wo lo soju po youtube mi samuel owo yemi ffl gbogbo bi o se lo ati comment yen to ba se se ko ri wa ri nibe oju opo youtube temi lo wa we inform we educate we entertain e je ka gbajumo iroyin re daraya ati ohun gbogbo to wa laarin re ta fe mu wa se ti gbo yin ni ale oni ni koni eagles 7 sport radio 103.7 fm ta fi dikale si lo abeokuta ti sololu ipinle ogun e je ngba bi wole o tori awon eyan kan si n doubt e awon eyan kan si n siye meji showu ni abohun ko emi ni o lasoba mi alawurabe won ni fi elomi se mi samuel owo yemi fele fele laye fele ni gbogbo eyan mo mi si emi ko olorun ba oke lo n fun mi se ni gbogbo igba e ku ikale

La Leone. O ti bẹ̀rẹ̀ ètò nìyẹn o. Gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Èní tí ń ṣe ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2026. Àwọn ìròyìn eré ìdárayá lọ́lọ́kan òjọ̀ kan wà wà nílẹ̀. Ẹ mọ̀ wípé agbo ti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú. Ní màá kọ́kọ́ yànnàná kí n tó wọnú àwọn ti ìròyìn lọ lẹ́lẹ́kùnrẹ́rẹ́. Bẹ́ẹ̀ náà màá fún yín ní àwọn ti agbo amúlùúdùn entertainment. Àwa ṣe kí ni àwa máa ṣe lálàfibọ̀ nípa ti àwọn ìròyìn eré ìdárayá. Àwọn ìròyìn yẹn pọ̀ nílẹ̀ lálẹ́ òní bí mo ti ṣetán láti máa mú wá sí ètí ìgbọ̀nyín. Bẹ́ẹ̀ àwọn orin aládìídùn kan wà tí mo ti pèsè rẹ̀ sílẹ̀ tí mo dẹ̀ máa mú wá sí ètí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan. Láti orí hip hop fújì, juju gospel, R&B, reggae, ọ̀sẹ̀ tó kọjá èèyàn kan kàn sí mi pé bó ni mo ti rí àwọn orin reggae yẹn náà. Ó jẹ́ kó máa rántí àwọn ayé ìgbà kan. Alẹ́ òní, ó ṣeṣe ká má yà lọ sọ́dọ̀ ti àwọn reggae. Àtúgbé gba ọ̀nà mìíràn lálẹ́ òní lórí ètò Sport Extra nìkan Eagles 7 Sport Radio 103.7. Awakọ̀ ọlọ́rọ̀bọ òkè ló ń fún wa ṣe ní Eagle 7 Sport Radio 103.7 FM. Ẹ jẹ́ ń gbá bí wọlé náà kí n fi ṣe yín pẹ̀lẹ́ nítorí pé a fẹ́ wọnú agbami ètò lọ nìkan ní Eagle 7 Sport Radio 103.7 FM.

ìrìn àjò tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rìn wọn ni wọn máa dé orílẹ̀-èdè france máa dé orílẹ̀-èdè kenya. Alákóso fún ọ̀rọ̀ ètò owó níná. Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyedele. Ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé no going back. Wípé ẹ má lọ rò ó rárá. Wípé wọ́n fẹ́ dá owó ìrànwọ́ orí epo wọ́n fẹ́ dá padà. Rárá o, kò sóhun tó jọ ọ́. Eléyìí ló sọ lẹ́yìn ìpàdé kan tí òun àti ààrẹ tí wọ́n jọ ṣe pọ̀ pẹ̀lú àwọn èèyàn kan ní orílẹ̀-èdè France ní ìlú Paris. Níbẹ̀ ni wọ́n ti jíròrò lórí oríṣiríṣi àwọn nǹkan bíi ètò ọrọ̀ ajé, ètò ààbò. Nígbà tó wá kan ti orí ọ̀rọ̀ epo ni wọ́n fi wá sọ ọ́ di mọ̀ pé rárá o, èyí tó kì í balẹ̀ kó tún padà lọ́sẹ̀ náà. Àtiyọ́ náà nìyẹn. Kò sóhun tó fẹ́ mú wa ká dá padà. Eléyìí ni ìròyìn kan tó ṣe gbòógì láàrin ọ̀sẹ̀ yìí táwọn èèyàn ń jẹ lẹ́nu.

bẹ́ẹ̀ náà ni nkankan ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè South Africa. Ìkọlù kan wáyé sí àwọn àjèjì àwọn foreigners ní orílẹ̀-èdè náà tó fi kan àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀. Wọ́n ti wá sọ ọ́ di mímọ̀ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti pa á láṣẹ wípé kí wọ́n ṣàmójútó bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè South Africa. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o.

ṣẹlẹ̀ lórílẹ̀-èdè South Africa yóò ti bí oríṣiríṣi ọ̀rọ̀. Ó mú kí àwọn èèyàn máa sọ̀rọ̀ sọ̀tún, kán máa sọ̀rọ̀ sósè. Kódà àwọn èèyàn kan lọ mọ́ nígbà kan tí wọ́n sọ pé Ghana must go, Ghana must go. Ìgbà tó wá yá ni ó mà ti di wípé Nigeria must go ní orílẹ̀-èdè South Africa. Ibi tí ọ̀rọ̀ wá dé dúró yé. Alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Ojukwu. Òun ló ti sọ di mímọ̀ wípé níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tóun ṣe pẹ̀lú alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè South Africa. Àwọn ti jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan ò gbọ́dọ̀ ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ti jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ ètò ààbò tó péye fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà níbẹ̀. Nítorí bí nǹkan ṣe ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní orílẹ̀-èdè náà, ó léwu púpọ̀. Àwọn olókòwò, àwọn oníṣòwò wọn ò lè ṣe é gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe mọ́. Ẹ dẹ̀ má gbàgbé o, kì í pé ní ànákọ́ ni ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀. Kódà, ó

0: Ẹ̀kálẹ́
1: orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí.
0: Ẹ̀dẹ́ta wa ló
1: ń pè, Chelsea. Up Blues.
0: Number one.
1: Oya, kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea?
0: Àbáfẹ́lẹ́, a ò fẹ́ Alonso, agbára Alonso kò ká o.
1: Ẹ fẹ́ Alonso, agbára rẹ̀ kò ká. Talẹ́wá fẹ́ báyìí, wọ́n máa ń jẹ Xavi náà lẹ́nu, wọ́n ń jẹ Xavi Hernandez náà lẹ́nu.
0: Ẹ̀wọ́ yárókù sí ni wọ́n yẹ jáde, a fẹ́ kí sàmọ́ agbálẹ́bà bọ̀.
1: Irú àwọn talẹ̀ ń fojú sọ́nà fún, irú àwọn olè ń wò pé tí Chelsea bá lè gbé àwọn ilé ìwọlé àtúnṣe á wà.
0: Orúkọ ẹ̀dẹ̀ àmì lẹ́yìn ọ̀bọ̀ ẹ ti pè ní Chelsea báyìí.
1: Ẹ
0: ti pè ní Chelsea ní gbogbo.
1: Ẹ̀ ṣé Frank Lampard, ṣé Terry? Ohun tí wọ́n ṣe fún Xabi Alonso ló ń lọ yẹn. Wọ́n fojú ẹ̀ han ohun tó ṣẹlẹ̀ behind the scene. Wọ́n ní Mourinho ló kápá wọn, ẹ jẹ́ ká wò ó tó bá rí iṣẹ́ náà gbà. 08072635740 08077395056 08077395056. Àwọn ojú òpó tó dọ̀dọ̀ tèmi nìyẹn. Abala ṣíyọ logo láwàyé lórí ètò yẹn Sport Extra. Wọ́n ní àwọn ò fẹ́ Xabi Alonso, àwọn ọmọ Chelsea ńlá wọn. Ẹ jẹ́ wá sórílẹ̀-èdè Germany. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé lọ́la rèé o. Ẹ̀lọ́ ẹ̀kálẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí. Ẹ̀lọ́ ẹ̀kálẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí. Joseph Kini. Up Gunners, ẹ jẹ́ kú oríire, ẹ ti wọ final. Ọkọ̀ fẹ́ hè lára wọn ni, ó dá mo ti gbọ́. Ìjẹba láǹfààní láti pè padà sí 08077395056 08077395056 08126135740 08126135740. Òun lójú òpó tó dọ̀dọ̀ tèmi lórílẹ̀-èdè Germany. Bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe fẹ́ wáyé sí lọ́la, òun rèé o. Augsburg àti Borussia Dortmund. Borussia Mönchengladbach ẹnu mi àgọ́, wọn yóò máa kojú ara wọn ní ọ̀la. Aago méjì àbọ̀ ní ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa láǹfààní láti wáyé. Gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé lọ́la. Aago méjì àbọ̀ yàtọ̀ sí ìfẹsẹ̀wọnsẹ̀ kan. Mò ń bọ̀, ẹ jẹ́ kí n gbọ́ tẹ̀yìn. Ẹ̀lọ́ ẹ̀kálẹ́ o. Ẹ̀kálẹ́ o. Yes sir, orúkọ yín àti bíi tẹ́ ti ń pè. Ok, Up Gunners. Hello. Mo ní ẹ̀dẹ̀ kú oríire àárín ọ̀sẹ̀, ẹ ti wọ final báyìí. Hello. Lórílẹ̀-èdè Germany, Hoffenheim àti Werder Bremen, wọn yóò máa kojú ara wọn. RB Leipzig àti St. Pauli, ọ̀la ni. Stuttgart àti Bayer Leverkusen, aago méjì àbọ̀ ọ̀la ni ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa wáyé. Wolfsburg àti Bayern Munich, lẹ́yìn tí wọ́n jẹgba lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù PSG, ṣé wọ́n náà wọ́n ni? Wọ́n náà wọ́n. Wọ́n gbìyànjú. Wolfsburg àti Bayern Munich, wọn yóò máa kojú ara wọn lọ́la. Tá a bá sọ̀rọ̀ nípa àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé níbi ìdíje German Bundesliga, ó yá o, báwo ni tèbù wọn ṣe rí ní orílẹ̀-èdè Germany? Bayern Munich, àwọn lọ́wọ́ lókè téńté, lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 82, wọ́n ní 83 points. Wọ́n ti gbé ife ẹ̀yẹn fún wọn.

0: wọn ti gbé fún wọn ṣáájú. Ipò kejì ẹ̀ Borussia Dortmund tó ń jáwé olúborí lọ́wọ́lọ́wọ́ ni wọ́n wà ní ipò kejì ẹ̀. Wọ́n ní 70 points. Ipò kẹta RB Leipzig ló wà ń bẹ̀. Wọ́n ní 52 points. Wọ́n ní 62 points. Bayer Leverkusen wọ́n wà ní ipò kẹrin. Lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ méjìlélọ́gbọ̀n wọ́n ní 56 points. Àwọn wo ló wẹ̀ nínú odò ìfàsẹ́yìn? Àwọn wo ló wà nínú relegation zone? Wolfsburg, St. Pauli àti Edeham bí wọ́n ṣe tẹ̀léra wọn nìyẹn. Ó ṣe rí pẹ̀lú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé lọ́la àti bí tébù wọn ṣe rí ní orílẹ̀-èdè Germany òun ni mo ti mú wá sí ti gbọ̀nyìn yẹn. Ẹ̀lú ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mí. Hello, Eka, hello. Hello, Eka, hello. Hey, Orebete. Te ba le pe pada. 08126135740. 08126135740. Sabi 08077395056. Tàbí 08077395056. Ẹ̀jẹ̀ ń tẹ̀sọ̀ wájú. Ẹ̀lú ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ ti ń pè. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú ẹ̀lú o. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ bá mi gbóhùn sókè ẹ̀ ti wà lójú ìlà. Ẹ̀lú ẹ̀ka alẹ́. Ìyẹn rebete ẹjẹ ń bẹ ọtẹlì yìí. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú. Ẹ̀ka alẹ́ sà, orúkọ yín àti ibi tẹ ti ń pè mí.
1: Ọkọ mi ni Ọlá láti Ògùn sí ìlú ní Èrúkò Òrùka Gọ̀ọ́ mi.
0: Ikọ̀ agbábọ́ọ̀lù wo lẹ̀ ń ṣojú fún sà?
1: Ẹni rí jìnnì gọ́nà.
0: Of gọ́nà. Ẹnu yín ti tọrọ lásìkò yìí. Ẹ má fọ. Kílẹ̀ wí? Kó délẹ̀ náà ni, PSG lẹ́fẹ́ kojú. Àwọn náà wọ́n ń ṣe ẹran kékeré. Oya. Àtúnṣe wo lẹ fẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal? Mo ní àtúnṣe wo lẹ fẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú bí nǹkan ṣe dé dúró lásìkò yìí?
1: Àníbi wíńgà mi ti kò dà pẹ̀lú sáíkà yìí kan sílẹ̀ kó bá kó kí ní ìlú ọ̀yẹ́ pa ìlú
0: ọ̀dà. Ok, kò sí wàhálà. Ọlọ́run á dẹ̀ fún yín ṣe délẹ̀. Of gunners. Inú àwọn Arsenal ń dùn. Ibi tó le dé èèyàn kan tó ó mẹ́sẹ̀jì mi pásọ́nálì lọ́jọ́ tí Arsenal jáwé olúborí pé wọ́n sọ pé a lè ṣe é. Ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ o. Èmi ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kó di final náà. Ó yá o. 08126135740. 08077395056. Ẹ jẹ́ kí n fún yín ní àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé lórílẹ̀-èdè Italy ní ọ̀la. Cagliari àti Udinese wọn yóò máa kojú ara wọn. Leeds àti Juventus. Aago mẹ́jọ kò ìṣẹ́jú 15 kó lò ní ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa wáyé. Lazio àti Inter àwọn náà yóò máa kojú ara wọn lọ́la. Báwo ni tébù wọn ṣe rí ní orílẹ̀-èdè Italy? Ta bá ń sọ̀rọ̀ nípa ìdíje Italian Serie A. Ẹ̀lú ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ ti ń pè mí.
1: Ayuba.
0: Ayuba, ikọ̀ agbábọ́ọ̀lù wo lẹ̀ ń support? Hello.
1: Hello.
0: Ikọ̀ agbábọ́ọ̀lù wo lẹ̀ ń support?
1: Gunners, Arsenal.
0: Ṣé ẹ lọ ṣe ìpàdé ni? Ẹ̀yin ti Gunners.
1: Àwọn Arsenal ni èmi.
0: Gunners for life.
1: Bẹ́ẹ̀ni.
0: Alpha, ẹ ti progress báyìí, ẹ ti dé final, kí ló kàn?
1: Bẹ́ẹ̀ni. Bọ́ba ṣàtúnṣe ni o.
0: Ibo ló kù sí?
1: Bọ́ba ṣàtúnṣe àwọn striker.
0: Ok. Yàtọ̀ sí iwájú yẹn, ibo lẹ tún ní ìdí àtúnṣe sí?
1: Wà á ní ẹ.
0: okay. Kosiwala, kosiwala. Up, governors.
1: For life.
0: Oh, shaye. Yoro adaru. Ah! Ojo tasna bagba ife. Se igboro di daru bayi. Emu ati gba to di konrin yi ti won gba fi. Olorun sanu. Eje ko di ojo ta wu yi na. Ni orilede Italy bi tebu won se ride. Inter lo wa loke tente. Leyin fese won se marun le logbon. Won ni 82 points. Ipo keje Napoli lo wa nbe. Leyin fese won se marun le logbon. 70 points. Ipo keta AC Milan lo wa nbe. Won ni 67 points. Ipo kerin Juventus lo wa nbe. Won ni 65 points. Pelu ekale o orukan yin ati bi te tin pe mi.
2: Hello.
0: Hello ekale o.
2: Ekale sir.
0: Yes sir, orukan yin ati bi te tin pe mi. Of Gunners.
2: For life.
0: Ba lo se ma je West Ham le fe koju bayi.
2: Weni beni, Olorun a se rorun.
0: Olorun a se ni rorun. Die loku o. Die loku fun yin bayi. E ma wa fi sokiki badi je o.
2: Hello Gola, a fi to wa ju.
0: Ibo le wa ri poku si. Hello. Oju opin yen o jagire dada te ba le pe mi pada inu mi a dun 08126135740 08126135740 mo ti so di mimo fun yin pe Inter lo wa ni first position, second position Napoli, AC Milan ipo keta, Juventus ipo kerin, awon ton wo ninu odo ifasehin ti won wa ninu odo ifasehin lorilede Italy ceremonies Verona at Pisa bi won se to telera won niye. Hello e kale o.
2: Hello
0: e kale o, orukan yin ati bi te tin pe mi. Okay, o ya mo ngbon yin, mo ngbon yin. Ibo lo ku si
2: arin wa yen.
0: So
2: a de need in winger.
0: Okay.
2: Matlele
0: yen anije yen sibe. Okay. Ya to sa won yen o ti tan.
2: Eyin
0: yen. Okay. Ko si wala. Ola fun yin se. Up Gunners.
2: Fala.
0: Oh yeah. O di orilede Spain. Awon ifese won se to fe waye lola re. Ouchie. Ati Deportivo Alves won yo ma koju ara won lago kan ola Sevilla ati Espanyol awon na yo ma koju ara won lola lago meta abo Atletico Madrid leyin ti won je gba lowo iko agbabola Arsenal won yo ma koju iko agbabola Celta Vigo, Real Sociedad ati Real Betis ago mejo ni fese won sen yo ma lanfani lati ma waye bayi ni table won se ri ni orilede Spain taba soro nipa idije Spanish La Liga. Hello e kale o, orukan yin ati bi te tin pe mi. Hello e kale o. E ba mi gbohun soke. Gunners for life. E ba mi gbohun soke mi o gbo yin dada. Hello. Hello. Hello e kale. E Oluwa lo nto, orukan yin ati bi te tin pe mi. Hello. Orukan yin ati bi te tin pe mi. Hello, eh, ipinyan to rebete. 08126135740. 08126135740. Tabi 08077395056. 08077395056. Bayi ni table won se ri ni orilede Spain taba so nipa idije Spanish La Liga. Barcelona awon ni won wa loke tente leyin fese won se 24 won ni 88 point. Ipo keje Real Madrid lo won be leyin fese won se 24 won ni 77 point. Ipo keta Villarreal lo won be wọ́n ní 68 points. Ipò kẹrin Atletico Madrid ló wà ń bẹ̀. Wọ́n ní 63 points. Àwọn tó ń wẹ̀ nínú odò ìfàsẹ́yìn ní orílẹ̀-èdè Spain. Níbi ìdíje Spanish La Liga, Deportivo Alves, Levante àti Real Oviedo bí wọ́n ṣe tò tẹ̀lé ra wọn nìyẹn. Bó ṣe rí nìyẹn o, tá a bá sọ̀rọ̀ nípa ìdíje Spanish La Liga.

àníyàn ńlá ta bá sọ̀rọ̀ nípa ìdíje English Premier League. Báyìí ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yóò ṣe máa wáyé sí lọ́la. Liverpool àti Chelsea wọn yóò máa kojú ara wọn lọ́la. Àwọn ọlọ́mọ akọ́kọ́ ṣíde ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé ní ọ̀la. Brighton àti Wolves àwọn náà yóò máa kojú ara wọn ní ọ̀la. Fulham àti Bournemouth, Sunderland àti Manchester United, Manchester City àti Brentford. Bí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀la níbi ìdíje English Premier League bí ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ó yá báwo ni tébù yẹn ṣe rí tàbá sọ̀rọ̀ nípa ìdíje English Premier League. Ẹjẹ́ mọ láti ipò kẹfà, Bournemouth ló wà bẹ́ẹ̀. Lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 25 wọn ni 52 points. Ipò karùn-ún, Aston Villa ló wà bẹ́ẹ̀. Lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 25 wọn ni 58 points. Ipò kẹrin, Liverpool ló wà bẹ́ẹ̀. Lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 25 wọn ni 58 points. Bákan náà, ipò kẹta, Manchester United, àwọn ni wọ́n wà bẹ́ẹ̀ pẹ̀lú 64 points. Ipò kejì, Manchester City pẹ̀lú 71 points. Ipò kíní, Arsenal ló wà bẹ́ẹ̀ pẹ̀lú àmì ayò pẹ̀lú àmì pẹ̀lú 76 points. Àwọn tí wọ́n wẹ̀ nínú odò ìfàsẹ́yìn rèé o, West Ham, Burnley àti Wolves. Ẹ má gbàgbé pé Coventry City àti Ipswich wọn ti pèrègédé wá sí ibi ìdíje English Premier League ní sáà tí ń bọ̀. Ó ṣe rí nípa ti ìdíje League orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì àti bí tébù yẹn ṣe rí, òun náà nìyẹn.

0: ọ̀rẹ́kùnrin máa ń ṣe ni lọ́nà focus ẹ máa ike nìkankan sọ fún mi pé nǹkan tẹ fẹ́ bẹ̀rẹ̀ àbí tọ́ fẹ́ dáwọ́lé wọn ò lè ṣe é ọ má lè jẹ́ kí ẹnìkankan sọ fún ọ pé ọ̀nà tó fẹ́ gbà rí ìkòsọ náà ń bẹ̀ orúkọ mi ni olúwatòlúọba amúṣan èmi ni mo ní 100-meter record ní eré 100-meter hurdles.
1: Orí ìfẹ́ mi fún bọ́ọ̀lù mo ti ṣe iṣẹ́ bricklayer rí mo dẹ̀ ti ṣiṣẹ́ níléeṣẹ́ búrẹ́dì ìgbà míì gan wà tó ṣe pé mo ti pọn omi tà fún yàn nílé rẹ̀ rí láti rí owó láti fi ra bàtà àbí láti fi lọ sí ṣẹ́ni. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí à ń pè ní England. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé tán bá ní ẹ wá sílùú Èbó kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó. Ẹ kọ́kọ́ rò pé àwọn èèyàn tó ti fi ọmọ wọn síbẹ̀ láti bóyá bí ọmọ ọdún 5-4 tán ti bẹ̀rẹ̀ àmọ́ ìmọ̀ràn tẹ́mi máa ń gbà ní pé wọ́n kọ́kọ́ ní sùúrù kẹ́ ẹ sì rí i dájúdájú pé ibi tẹ́ ń lọ yìí ibi tí èsì ọ̀nà irú ọ̀nà. Tán bá ti ní owó kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan san báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí báyìí ẹ̀fùn àti ìmọ̀ràn tẹ́mi ní fún àwọn èèyàn nílé. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí à ń pè ní England.

Hello, ẹ ká alẹ́ orú kan yín àti bí jẹ́ tí ń pè mí. Hello. Hello, ẹ ká alẹ́ o. Ẹ bá mi gbóhùn sókè kí n lè gbọ́ yín dáadáa, èmi ò gbọ́ yín tẹ̀yìn bá ń gbọ́ mi. Emmanuel láti bo. Ìjókòó ọgbà Ayọ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù olè ń ṣojú fún. Ala Madrid. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn agbábọ́ọ̀lù yìí? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ ká mọ̀ tẹ́yìn bá mọ̀. Kí lẹ wí? Èmi ò gbọ́ yín dáadáa, Mr. Emmanuel. Tẹ́yìn bá ń láǹfààní láti gbọ́ mi, ẹ lè pè mí padà. Inú mi á dùn tí ẹ bá lè pè mí padà gẹ́gẹ́ bí ó ṣe ń lọ. 081-261-35-740 081-261-35-740 òun ni ojú òkó tó dọ̀dọ̀ tèmi.

ọ̀nì yàn ṣẹ̀wọ̀n lọ́kàá ṣẹ̀wọ̀n. Gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá mi jẹ́ lálẹ́ òní ẹ ṣe àjọṣepọ̀ ò ní bàjẹ́. Wọ́n ò ní wo ẹ̀rọ VAR lórí ọ̀rọ̀ ayé yín. Tí wọ́n bá wa lọ wò ń kọ́ fún àǹfààní tìyín àti tèmi ni yóò jẹ́. Wọ́n tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́. Kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi ti yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi ìfẹ́lẹ́ ni gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. A pàtẹ ìtò bí ẹni pàtẹ ilẹ̀kẹ̀ awọkọ̀ ìtò bí ẹni wọkọ̀ trílà. We inform, we educate, we entertain. Lórí òpó ayélujára YouTube Samuel Owóyẹmí FFL. Lórí Instagram Samuel Owóyẹmí FFL. Lórí TikTok Samuel Owóyẹmí FFL. Lórí Facebook Samuel Owóyẹmí FFL. Ẹ jẹ́ ká jọ máa kọ́mọ lùbọ́ lápá abẹ̀yẹn. Àjọṣepọ̀ ò ní bàjẹ́ láṣọba mi aláwùrábí. Ẹ jẹ́ máa fi àkókò yìí kí àwọn ìbejì Táyé àti Kẹ́hìndé. Ó kí yín mo ṣe yín pẹ̀lẹ́. Ìgbà ọdún ìṣẹ́jú kan ni. Wọ́n ti mọ ìbẹ̀rẹ̀ yín, wọ́n ní mọ̀ pé yín láṣọba mi aláwùrábí. Happy birthday to you once again. Títí dọjọ́ mẹ́jọ. Títí di ọ̀la lórí ètò lórí pápá plus. Wọ́n nítorí yín pè mí. Wọ́n nítorí èmi náà pè yín láṣọba mi aláwùrábí. Àwa aláwọ̀ máa ṣe nǹkan ìṣe wa o. Ire o.